0: rinne sochi nung tong tong mando. Ta te chi su nga rung tu, ten ten maja malaribin nam tar ten yang, malaribin koshi yang lo somja lebla rinbi kap su, ten ten nga rung tu tong yung ka her ka rupi jinji ki tila emare. Te yindu tila te te zombalang shimjo ki te zo jing ba tanda re. Ta te shimjo bi kejar go, ko chon chulo temo ki tong ne so so su kare yina tere. Ta te yindu ti gaan tana la kare se ursana malaribin lo ju ngomal ta te to tsuma yinba jibja wena shimjo wena yang. Tene rabi shabzhu tong marabi balandewa da samsab chayi ma song. Tong ma song, tan jayi ma song. Kanyi ngan chamdo la tata tikab shebi kapsu, kona bal tati chala ngarongi te shumjo chebi kapsu, tene marabi reba soto bi ki tene ne tsong tong ma song si. Tene ma wong ba che na bal, wane tong ne ke kunyu lungyu ne lo da jom chen shumjo ki tamlam tong ne che na bal, kono wadi wana che na bala gungko che te, nga la gungko hajong che si ra. Yina mantong wad mantong rin ngan tani shimjo ki thalan shi yungdu nana dati pala ten jan treta wad tani neso kong zenbo, pochobo tanda thong maa song sen o tanda shajana wuchong. Ta mala ribi nang thar kono ta wundu chetan ke te karise wuri se na mala riba da chetan tata te tanda chi top chi ta tanda chi redo. Te yindu kondra wuchi na thong maa tata pe na ru chungbo yinba yap mala shirab jamsen sewa yinba. Te chungdu la tata te tene tenjo te so tang tap kap te du ki ta bombo ki yungtong chojar sewa nda wo ta tende bombo ki lama mumbo je tenja le re ta tanda ten yungdu ti kap su ta mala se ta ta de mala de ma ku mala trado te yena ya ta ta ngone nga ta ta shamjo che du pache te ma ku mala yinsa mara tome tu na ma shamjo mala yinsa re ten so jimchen karisa na ta ta bombo ki pecha ta te du na wano shong shong ke ta ta shong ke bongke se du kap te du ki pa so ke ki yuki no to mada wa nye re go ta te che yungdu te che du ta ta ma shamjo mala la zu le na nang kwa se re nang kwa la tāng ngōma lāma tsā chīmbō tā jīpa tāmbā tsā chīmbō tē tsō la bōngbī kī tātā tē tsū tāngyī nō la nāngkhīn cēng jīng dā mōngbō sōr tā rī mēng dē tē yin tū tēng tēng pā chē mā kū mā lā ān sā mā rī mā shiāng chū mā lā mēng rō sā mā o tāng tē jīng tsā tsō nō chū chōng tā yōng gu sā ngā rōng tsū kā rī ursa tātā rā bā sā jī dē nē tsō dē jē nē tā lā mā lā rī bī lō jū nō nē tē rā bā dā chā bī yō bā dā sōr tō jī dā pā shī yō dā chā bī yō bī nē tsō dē tsō ngō nē tōng nē kā sē tēng sē gā chī dzōmbā nē shīm jō nō nā rā chū tōng kē gā tēng dē kōng yū lōng yū tēng dē kōng tōng chē jū dē hā chōng kā kā chīm bō rē dā tā tī tēng lā tā tā ngā rōng tsū rā lō tōng jī tēng nē tē rā bā dā rā bā jō sōng nē mēn rō sāng sāng tā tē tōg bā chīm bō rē pēnā tātā ngā rōng tsū sōr dzō tū kāsā na sōr lā sōr dā wā chī yī na sū dzō tō rō kāmbā kāp kī sū, tā sū o tē jīnchō rā lā rē tē ngū nē rā tōng dū sā tōng dō rē pōr dzō tū tā pū dzō rē pū ngē lā mā lā pū dō ngē dzō rē ngō mā yē rōng dō ngē kē dāp chō nō pā shī pō lā pō rē gō o tā lā lā tē dzō rē kāmbā kā tē o tē ngū nē chī nō tā lā tā rē gō tā lā yī nā yā ngā chū kāng kē nō rā tā dū tē dzō dō rē tā nē rō sōng wā tē lā rū dzō rē ओ ता देजिन तो बाला पी जाला रे रा बाला रे सो उंचो दको ते गा तो लासी के ला तेरे तो पेना लादा दे सदा तो हां जी पेना नाम जे ला नाम जे ओजी चल कुंतांग ला चे कुंतांग ओजी ओ तेंदे दो ता मोंबो जे पे मोंबो रे ता ते इन दे गा तो दे तो दे गा रो तो काने डा तो दो जे तो डा तो के ये गन तो तो नि ये वा छे ने मा तो उंसा मा रे
1: Ani jizui mi le suyo de vre siya di ina ji mangchwe du shuyun ri ji chabri bala.
0: Laso.
1: Da ti ina ji kongdang long si chi xeya mebe suri ji chayor bel kela.
0: Da ti gandar jang nga tata shuyun. Teba gugone ta mla rebal teba ya tata sortu oje re saane ichi zuyo na rendo. Da ti tato mondi zonda chando sari de. Jumsi karasana mla rebal gugone tonne da ti sortu yun chab yun na Ta malaribe namtar nola sepon kukure. De kap tedu gane sordo sepo je ha, tani karsa gongu dregundu, tani regure ko. Ta tanda degjo mando. Ta tata pa degjo nyi mati. Yendal nga kando mombo shurenda, chetan tebi tohne mombo je trendo te, shimjo ki thalan tohne, ta nga su teba pa jana rigo, teba kari ina yin rigo. Shimjo pa chingu ne shen teba pa jana tani, shimjo wiko je yin zang, teba pa jana nga su shimjo. Gane tohne ta kuyo nuyo. Tari pe na nomba xe na ki tino na di karsio karche tang tang manda olen da wo te tong. Yane pe ma june ki tino song xa to mubo wo deli te tso tang da wo chi. Ta pang da jumsi kong le ina. Ta nga tsui kajak si topta. Kong je topta. Ta di me tsa du yane tata muna ribi kapsu ngor mubo chi te cheba le. Te tante reba kong la sorto wa da pa xo de. Tane chab xabru jab tante mubo chi ta to mada. Ta kashi ki chi karisio san.